ológun àjọbọ ọba tó ju gbogbo ọba ayé lọ mo kìkìkì akìkì tán lòun bí ń ṣe mọ kìtì ti ọjọ ayé mi ẹ̀kan ìlàrí láwọn ní àǹfààní láti kí àwọn ènìyàn bí èèyàn àwọn ẹni bí ẹni àwọn èèyàn pàtàkì àwọn èèyàn pàtàkì gbogbo ẹ̀yin o bàbá bàbá mo kí yín o ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn bàbá bàbá látọ̀dọ̀ bàbá wa bàbá mi bàbá rẹ Fẹ́mi Emmanuel the presiding pastor of Living Spring Chapel International gbogbo àwọn bàbá yìí ló dìde wá sínú ìpàdé yìí tí wọ́n ń bá wa ayọ̀ fún 77 special tí wọ́n sì ń bá wòlíì ọ̀dẹ́kúnlé ẹ̀pàfà ayọ̀ tí wọ́n sì ń sọ tẹ́lẹ̀ sí ayé wọn so mi ò ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ yín sà bàbá Fẹ́mi Emmanuel aláṣẹ àgbà jùlọ fún gbogbo ìjọ Living Spring Chapel International kíkì mi ò tún dọ́dọ̀ wòlíì ọlọ́run alàyè wòlíì àgbáyé ni pastor Taiwo Abel Ojo ní mercy camp mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú ìdìde ẹ kú ìnáwó ẹ kú ìnára ọ̀dà ìtọ́kì dá wọn ọ̀dà owó kò ní dá yín láéláé bí n bá kí tí n bá kí wòlíì ọlọ́run alàyè apostle dr smo mustapha solomon bàbá ṣe bí ọba láti ìjọ seed of christ golden church bàbá ṣe bí ọba mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú ìnáwó ẹ kú ìnára lágbára ọlọ́run ire lámọ̀bára wa ṣe bí n bá kí kí tí n bá kí wòlíì ajíbádé prophet ajíbádé bàbá ríru omi láti lagos state kò ní tẹ̀mí lọ́rùn may god bless you sir ẹ kú ìdìde bí n bá kíkí kí mi ò ní sá láìmọ́ kí pastor oko láti lagos state mo gbé ọlọ́run ga fún ayé yín ẹ ṣe gan o ẹ kú ìtọ́jú mi ẹ kú ìtọ́jú ẹ kú ìfẹ́. ẹ̀yin ọmọ ọlọ́run bí n bá kí òsínbìnsẹ́ ní yàdù àwọn èèyàn bí ẹni àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn àwọn èèyàn pàtàkì pàtàkì gbogbo bí wọ́n ṣe ránṣẹ́ wá gbogbo ẹ̀ ni mo rí láti ọ̀dọ̀ gómìnà wa ní ọ̀sun àwọn ni host àwọn náà ránṣẹ́ o wọ́n sì wá gọ́vnà adeleke àti mọ̀mọ́ yeye mo dúpẹ́ o ẹ bá ń tún kí wọn pé wọ́n ṣe o wọ́n kú ìdìde gbogbo tí wọ́n fi ránṣẹ́ mo rí bí n bá kí kí tí n bá tún kí dr bimbo adekanbi apm governorship aspirant dr bimbo adekanbi àti gbogbo àwọn ẹntọrẹjì wọn àti gbogbo àwọn official candidate wọn ẹ ṣe gan o ẹ kú ìdìde mo dúpẹ́ lọ́wọ́ yín bí n bá kí kí kí tí n bá kí gbogbo àwọn ọba alayé mi ti ẹ̀ lè dàpọ̀ wọn tán lẹ́yọ kọ̀ọ̀kan ẹ kú ìnáwó àwọn ọba ṣe bẹ́ẹ̀ o àti gbogbo àwọn ìjòyè I celebrate the kings àwọn ọba his royal highnesses pẹ̀lú gbogbo àwọn ìjòyè lọ́tọ̀ lọ́tọ̀ ló ń kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ lọ́tọ̀ ẹ jẹ́ ń kí yín bẹ́ẹ̀ ẹ ṣe gan ẹ kú ìtọ́jú mi.

0: báyìí ó tó bá ń fi wì ó tó bá ń kí ọlọ́run dáhùn ẹ bá ń kí pọ́ ṣe nǹkan.
1: Ẹ ṣe kan ní ọmọ rẹ̀
0: ẹkùn. Bí n bá ní dúpẹ́ títí bí n ṣe mọ dúpẹ́ tí ó fi dalẹ́ nìyẹn àti gbogbo ẹ̀yìn tó yẹ kí n kí tí n tó rántí àti kí ẹ mọ́ fi ṣèbínú o. Ìwọ náà wo bí mo ṣe ń rántí gbogbo wọn nínú stúdíò orin yẹn níjẹ́ ìrántí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ọ́mọ̀ náwó sí mi nílé gbogbo ẹ̀yin tẹ́ ẹ sẹ́ndì gift sí mi nílé àti lóde ẹ̀yin tẹ́ ẹ wà ní diaspora mi lè kí yín tán mọ̀mọ́ tẹ́dú oyè gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ọ̀dà láńre àǹkó àǹkó àǹkó àǹkó ẹ pọ̀ tí mo lè dúpẹ́ lọ́wọ́ yín tí n lè dúpẹ́ tán ẹ ṣe gan o ẹ kú ìtọ́jú mi. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń gbọ́ mi tẹ́ ẹ mọ́ tẹ̀lé mi lórí line ẹ̀yin ọmọ orí line tẹ́ ẹ ń wò mí lọ́nà ibi tó jìnà ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ àtẹ̀yin tẹ́ ẹ wà nítòsí n lè kí yín tán o ṣé ẹ wá mọ àwọn tí ń kíkan yín gbogbo ẹyin tẹ ẹ mọ bú wa gan tẹ ẹ mọ sọsọ gúúsọ ń pa wa àtún kí ẹyin náà ẹ ṣe gan ẹnjìníà bá ń gbóyin sókè káwọn gan mo kí àwọn náà tinútinú mi ni o ẹ bá dénú mi ẹ lè kọsẹ. Mo dúpẹ́ mi ò lè dúpẹ́ tán pé yín ọmọ ọlọ́run níbo lè wà. Ẹ jọ ẹ bá mi gbé iyọ̀ yín àti anointing oil tí mo fún yín pẹ̀lú omi 7-7. Gbogbo ìtẹ́ ẹ gbà ní Jesus City ẹ̀yin tẹ́ ẹ ní ìtẹ́ ẹ gbà níjọ́ Sunday atọ́lá lọ láti bẹ̀rẹ̀ sí lo iyọ̀ ní Wema ní agbára ẹni tó láyé àtọ̀run. Ẹ mú iyọ̀ yẹn wá tó gbàdúrà sí níbo ni iyọ̀ yẹn wà. Ẹ lọ mú pápápá ọba mi ẹni tó ni májẹ̀mú ní ìkáwọ́. Gbogbo ẹni tó bá bẹ̀rẹ̀ sí lo anointing oil gbogbo àwọn tó bá bẹ̀rẹ̀ sí lo mi ìyanu tí ayé wọn nílò májẹ̀mú tí ó gbé ìyípadà dé bá wọn kó bẹ̀rẹ̀ sí jáwọ́ inú ilé wọn lọ lẹ́yọ kọ̀ọ̀kan mọ̀mọ́ yìí ìyípadà kò dé bá ayé rẹ kó dé bá àwọn ọmọ rẹ atẹ́gùn tuntun kọ́ fẹ́ wà. Iyọ̀ gbọ́rọ̀ olúwa wà á bẹ̀rẹ̀ iṣẹ́ anointing oil wà á bẹ̀rẹ̀ iṣẹ́ omi wà á bẹ̀rẹ̀ iṣẹ́. Ẹ̀yin àyànfẹ́ ẹ lè bẹ̀rẹ̀ sí lo omi àti anointing oil bọ̀ iyọ̀ yẹn là ní tí lò. Mo fẹ́ sọ àwọn nǹkan kan ní agbára ẹni tó ní ayé àtọ̀run. Bó mo ṣe fẹ́ ṣe mo fẹ́ gbàdúrà fún àwọn èèyàn méjì sí mẹ́ta. Ẹnjìníà ẹ jẹ́ ń gbọ́ ohun tí bàbá yìí sọ ẹ jẹ́ ń gbọ́ ohun tí brọ́dà yìí sọ ẹ̀yin ọmọ ọlọ́run kó tó di pé máa jáde.
2: Praise the Lord. Orúkọ mi ni Ọláníyì Ọlárẹ̀wájú. Mo wá láti Adégbàyìn.
3: Adégbàyìn bí.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.

0: So ọjọ́ ìmọ̀ni eléyìí o ma jáde fún ìrìbọ mi. So ọjọ́ before le pe o de after 4 weeks la lọ sí odò ẹlẹ́yẹlé ta ṣe ìrìbọ mi.
1: 4 weeks lẹ́yìn ìgbà yẹn.
0: Yes,
1: ẹ wá gba lecture nbẹ yẹn.
0: Bẹ́ẹ̀ni sàn. So ìgbà tí mo wá ṣe kò wá sí pẹ́sìgbà náà ni wá ṣe men confession. Ṣé wá ni pé àwọn òun ló ma join men ọṣà. Ọṣà náà mo dẹ̀ ń ṣe ní church tí mo ti wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ra. Kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan tó fẹ́ ṣe. Ọ̀gá mi kan tẹ̀lé wípé kwaya ni ẹjọ́ kwaya gan pé kwaya lọ ẹ̀kẹ́ ẹjọ́ mo kàn sáré padà ní ọjọ́ tí ẹ pè wá wá sí ibi báyìí pé ta ni ó ṣe kwaya bí ọṣà. Oní ọṣà ni ẹ̀mí mi mú. So mo ṣá padà síbi ọṣà wọn á ṣe fẹ́ mẹ́nu ọṣà lẹ́yìn ìgbà yẹn. Máa ṣe wá parí èmi ẹ̀ wá ni pé o ti rí opportunity náà nìyẹn. Ó ń ṣiṣẹ́ fún mi, máa ṣiṣẹ́ fún mi nínú ilé ọlọ́run náà. Mo ṣe lọ bá ọ̀gá nìyẹn pé mo fẹ́ join ọṣà ìjọ gangan. So àtìgbà yẹn ni mo ti wá ń ṣe ọṣà ìjọ yìí.
1: Sọ́kàn yín wá balẹ̀ ni.
0: Dádì ọkàn mi balẹ̀.
1: Nínú sísìn ọlọ́run.
0: In fact ọkàn mi balẹ̀. So ẹ̀rí mẹ́lẹ̀ kejì dádì.
1: Mo ń gbọ́ number 2 yìí.
0: Number 2 sir. So ìjọ sílò yẹn gangan ni mo wá béèrè fún nǹkan tí mo fẹ́ gangan pé ọlọ́run nínú ìjọ tí mo lọ àwọn ọmọ ìjọ yẹn ti ń yọ̀ mí pé ìjìnlẹ̀ alárin ṣé ṣé ẹ ló ṣe ni àbí kí ló dédé àríyáwó láti jẹ ẹ márì ẹ ṣe gbọ́. So mo wá ní ọlọ́run ẹ̀gàn yìí pọ̀ mo fẹ́ kó o ṣe ìgbéyàwó fún mi because kò sí mo máa àmúbọ̀ obìnrin ó dá àti àṣedànù ó wà nínú ayé mi because most of mo ti
1: dé bẹ́ẹ̀kọ̀
0: relationship ó pọ̀ fún mi.
1: Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ ìnìkan kọ́ lẹ̀ mọ́ sunkún nìsín tóbi bá ń sunkún wọ́n mọ̀ sunkún. Ìyàwó ìrọ́kọ̀ mo mú bọ̀ ni ọkùnrin náà ní o. So
0: yes, sir. So mo wá ní pé lágbára ọlọ́run tó má lè ṣe wedding nínú ìjọ inú mi á dùn. Kò pẹ́ sígbà náà lẹ́wọ́n sọ pé lẹ́wọ́n gbàdúrà yẹn lemọ́lemọ́ pé gbá ọkọ rẹ gbá ayá rẹ gbá ọkọ rẹ gbá ayá rẹ múra olùwọ̀n mọ́ kí sí inú kíní ẹ̀ pé wọ́n aṣọ. So
1: ẹ sọ pé kàkà ń kàkà. Mo ń gbọ́ yín.
0: So mo ṣáà kí sínú prayer yẹn pé à lónìí nínú ìjọ àmì àrítèmi mú
1: àrítèmi
0: mú àrítèmi ṣe. Kò pẹ́ sínú àgbà yẹn wọ́n sọ wípé à ń ṣèpàdé máyà.
1: Ẹ dé mọ́ ọ̀pọ̀ ẹ dé máyà.
0: Mo ní before dem go ọlọ́run ti wá ṣe
1: fún mi. Ìmí kan tó ń bọ̀ láìpẹ́ yìí.
0: Ọlọ́run ti wá ṣe fún mi níta yín pé mo ti kí sínú ìgbà. Mo ṣe okùn àti problem àti wá jọ pèrè sọ ìgbèdè. So mo ṣá to cut the story short.
1: Ẹ̀rọ̀bẹ̀.
0: Bẹ́ẹ̀ni kò ṣe bí báyìí o ìgbà ni o.
1: Ẹ̀rí kan mú ta.
0: Bẹ́ẹ̀ni sàn. Bẹ́ẹ̀ni sàn. Yeah, a ti ṣe wedding o ń wà bí báyìí. O náà wá. O náà wá. Angel.
1: Abi baptize. Tí. Bíbélì ni ẹni tó bá rí àyà rere fẹ́ ọgbà ojú rere lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ló fún wọn ní sísítà yìí. Ọlọ́run lọ́ba yín wá angel. Bá ń gbé sí ẹlẹ́nu ẹ dúró tọkọ yín. Àwọn ni exhibit number 3. Ẹ wá bá ń gbé sí wọn lẹ́nu. Nígbà tẹ wá ṣe bóun nínú yín ṣe rí lọ́jọ́.
0: Dádì mo jọ ọ̀rẹ́ pé ó ní pé wọ́n gba fídíò yẹn. Mo jọ lọ́jọ́ yẹn lọ́jọ́ wẹ́dì yẹn ní
1: ọ̀dùn kejì. Wọ́n kì wọ́n gbà lọ́dọ̀
0: wọn. Wọ́n gbà ní fọ́tò ni wọ́n gbà. May ni mo ṣe wedding May this year.
1: Lọ́dún yìí.
0: Ni mo ṣe wedding. So kò wá sí
1: àyè. Ẹ wá mọ́ o. Bọ̀dá yọ padà ní owó.
2: Nice. Gbogbo ẹni tí ń láǹfààní àti gbọ́ mi. Mi ì mọ tó ń tọrọ gbé iyọ̀ yẹn dání. Ẹ mú ànáyìntì wọ̀nyí lọ́wọ́. Ẹ gbé omi yẹn wá pe orúkọ Jésù lẹ́ẹ̀kan. Ọlọ́run jọ̀ ọ́ tí ń bá lo ànáyìntì wọ̀nyí tí ń bá lo iyọ̀ yìí tí ń bá lo omi tí ń bẹ lọ́wọ́ mi. Jẹ́ kí ìtàn mi ó change. I want a new form, a new life, a new order. Mo fẹ́ nǹkan titun nínú ìpín ìràwọ̀ mi. Mo fẹ́ nǹkan titun nínú ayé mi. Mo fẹ́ nǹkan titun níbi iṣẹ́ mi. Wá fi kún bí n bá jáde láàárọ̀ yìí. Jẹ́ ń bóde pàdé. Jẹ́ ń bá àánú pàdé. Lórúkọ ọba bàtọ́ máa ti tẹ̀mí mímọ́. Gbogbo ohun tó rí ṣe láti ejọ́ yìí. Agbára láti rí ṣe. Àṣẹ láti rí ṣe. Májẹ̀mú láti rí ṣe. Ọjà bọ́ sínú ayé rẹ̀. In the name of Jesus Christ. À ń gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ní àǹfààní àti gbọ́ mi kí n tó máa lọ. Ọlá lẹ̀ ń gbé iyọ̀ yín nìkan bọ̀. Anointi wọn rẹ̀ anointi ara bó ṣe fẹ́. Anointi mu nínú omi kò sí tó lè fi dánwò. Sọtẹ́lẹ̀ sí kò tó lò kọ̀ wá wò bí nǹkan ó ṣe rọ̀ lọ́rùn. Ẹ jẹ́ máa lọ. ore ti gbogbo eyan fi le laaro yi oluwa so nkan di rorun mo mi lowo mo je nfagidi saye mo eyin te ba ni ida mewe mu jade e mu jade account number church re 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni o gbe jade bi yin o ba wole elo eleyin ma 2017 42 90 47 2017 42 90 47 First Bank niyan Comfort Life Mission International niyan no gbe jade account number church ni
3: gbogbo eyin ten travel pelu wa lo Israel and Jordan e nbo ni wema ago mejo la si de laaro yi
2: oh inu mi si ndadun eyin omo Olorun ti won bi loni de kunle dobale eyin te mo gba Olorun gbo pe igba ti o ba fi diwo yi amodun in to ri se njo ni o ri se ko to dodun tin bo ko to to mark birthday re wa ti ri se emi si se bale o in Jesus name eyin ayan fe please eru boti gbogbo eyin te se birthday te se wedding anniversary happy birthday long life and prosperity idile yen ko di idile alayo titi dale happy wedding anniversary the lord will bless you and eje n fe le ikun so eje n fe le ikun ma ni ola ni wema ibe lati lo iyo a gbe iyo dani alaafia ni fun omode ati agba mo gbadura fun president ati governor wa pe ni asiko yin bo se n lo yi iyipada nla yo de si nigeria in Jesus name you are blessed number to share testimony yin si re 080-88-71-65-66 E send the message ire atanu ko bayin God bless you.
4: Sweetie, these people today active. Them they give me joy, no be sweet.